0: àǹtí mo sọ pé ẹ má ì tí ì sùn òrùn burú ò ní kùn wá tọkọ yín bá àfẹ́sọ́nà yín bá lòun ò ṣe rẹ́gísítírì ń tọ́ fẹ́ ṣe gan ni ẹjí ó ṣe ó ti lóhùn ọ wálé yín òun ó ṣe mọ̀ mi mọ̀ yọ́mọ̀ yá yọ́mọ̀ bàbá yín pàtàkì ibẹ̀nú o tẹ́ ẹ bá ní ìdí rẹ́gísítírì ẹ mọ̀ ṣe ń gbọ̀ báyá ó lóhùn ò ṣe rẹ́gísítírì báyìí kó wọn mọ̀ yá kó wọn mọ̀ bàbá kó wọn tọrọ yín lọ́wọ́ àwọn tó ní yín ń tó ṣe pàtàkì sí rèé ṣe rí gbogbo yòókù secondary ni àti chọ́ọ̀chì ni o àti ibìkan ni o secondary ni nínú ilé yín ó ṣàdúrà fún yín tọkọ yín bá ti ṣe ni ẹ ṣe ẹ fìfẹ́ bá lò ẹ fọmọlúàbí bá gbé ẹ̀yin náà ó lè gbádùn rẹ̀ kọ́dà ẹ ti lè bí méjì mẹ́ta kó tó ní rẹ́gísítírì ìṣẹ́ kẹ́ ẹ tó lọ sí rẹ́gísítírì tẹ́ ẹ sì padà sí nírọ̀rùn ṣùgbọ́n tọ́lọ́run fẹ́ ṣe yìí ọlọ́run ọ̀ràn yín lọ́wọ́ ni kẹ́ ẹ bá gbà bẹ́ẹ̀ kẹ́ ẹ jọ ṣe àdúrà jẹ́ bí n táwọn èèyàn wí lálẹ́ ẹ̀yìn náà gbọ́ fúnra yín táwọn èèyàn wí rèé o so ẹlẹ́ẹ̀kejì tó dà bẹ́ẹ̀ náà ni arákùnrin tí wọ́n pé ọ̀rẹ́ àwọn tí ẹ máa mú nǹkan tí ń ṣe àwọn èèyàn ní àdúrà ní kẹ́ ẹ máa fi ràn lọ́wọ́ nígbà tẹ́ ti mọ̀ pé wà rẹ̀ ṣe ń téèyàn súnmọ́ jújújú ẹ mọ̀ fàdúrà ràn lọ́wọ́ ni ẹ ní jìnnà sí ẹ sì ní súnmọ́ jù gẹ́gẹ́ bí táwọn èèyàn wí ẹ̀yìn náà gbọ́ táwọn èèyàn wí ẹlẹ́ẹ̀kẹta tó dà bẹ́ẹ̀ ni bàbá tí wọ́n pé court order ló sọ fáwọn káwọn ọmọ 100,000 naira ẹ gbọ́ wọn níbi tá a bá gbàgun ọ̀pẹ náà là á gbà á sọ kalẹ̀ bá a bá ṣe di okùn náà là á fi tu ẹ padà lọ sí kóòtù ẹ lọ tún kéèsì yẹn báwọn tó dájọ́ pé ẹ dákun ẹ gbà mí 100,000 n ò lè rí ẹ wo béèyàn jẹ́ èèyàn lówó bọ́ lọ kóòtù kóòtù bá léyìí báyìí ni wọ́n máa san bí ọ̀bá rí sin yọ́ padà lọ pàgbára wọn ògbé ni kò sí tí wọ́n ṣe sí ká má ṣẹ̀ṣẹ̀ wá sọ pé ẹ jẹ́ wọn lówó ẹ fẹ́ mọ fún wọn ní àwọn ẹ̀tọ́ ni ẹ padà lọ n ò ṣiṣẹ́ oṣù oko ni mọ̀ ń dá lódìdí oṣù méjì mo lè mọ́rin tó tó 50,000 n ò lè rí n ó sì bí yín pèlú lẹ́lẹ́ rí 10,000 ni mo lè rí lóṣù ọ̀yà lọ máa san 10,000 nípa báyìí ẹ padà lọ kóòtù ni o torí tẹ́ ẹ bá padà lọ tán bá padà tún fi òfin mú yín contempt of court ni wọ́n ń pè èèyàn sì lè ṣẹ̀wọ̀n sí a ní fa sọ pé ń pè roko ọba o ẹ tètè padà lọ kó tó di pé ìyàwó yín ọ̀padà mẹ́jọ yín lọ́bẹ̀ tí wọ́n ìjọba ó sì fi contempt of court gbé yín tẹ́ ẹ padà mọ́ àfa sọ pé ń pè roko ọba torí pé ẹ kọ tí ikún sí ìdájọ́ kóòtù láti máa kọ tí ikún sí ìdájọ́ ilé ẹjọ́ ẹ padà lọ báyìí kẹ ẹ lọ ṣàlàyé fún wọn pé agbára mi ọ̀ka o ọ̀rọ̀ pé ká wá lọ máa sọ nítubí ìnùbí láàrin àti ìyàwó yín kọ́ o ẹ lè sọ nítubí ìnùbí lónìí kọ́ dọ̀la kó gba kóòtù lọ kó ní òun ọgbà ẹ tètè lọ kóòtù ṣáájú rẹ kẹ ẹ tètè lọ jẹ́wọ́ ara yín n ó sì bí tágbára yín náà bá ká ní kẹ́ ẹ sọ lọ́hùn ọlọ́run gbàdúrà gbogbo wa ẹni tó pé ṣé tí àwọn àna èèyàn bá pé èèyàn ṣé èèyàn lè dáhùn èèyàn gbọ́dọ̀ dáhùn torí oro lana àwọn wọ́n sì fún wọn lódìdí ọmọ n táwọn èèyàn wí rèé èmi tí wọ́n tún béèrè náà ni pé ṣé ọmọ tó bá ti ya téèyàn ti kọ̀ya rẹ̀ ṣé èèyàn lẹ́tọ̀ọ́ lórí ọmọ bẹ́ẹ̀ èèyàn lẹ́tọ̀ọ́ láti bí dálùkì àmọ́ lórí ọmọ bẹ́ẹ̀ láti máa tọ́ títí tí ó fi dé èèyàn torí pé ẹni tó bá ṣẹ́gun sí náà ni ìjọba rẹ̀ ẹ ṣeun ojú òní tí gbogbo ẹ̀yìn tẹ́ ti ń bá wa dá sí ètò bọ̀ látàárọ̀ ẹja tún mú àwọn míì tí wọ́n tún ti sọ́ọ̀ta kó má dàbí ẹni pa arolẹ̀ apá kan dápá kan sí ẹ̀ka alẹ́ mọ̀ ń bọ̀.
1: ẹ kalẹ̀ olóòtú ẹ kú sí látà ọrùn ẹni sọ̀ọ̀sọ̀ ẹni ṣiṣẹ́ ṣe ẹni ṣiṣẹ́ gbà ó dákun tó yẹ lọ́mọ fẹ́ sọ síta ni dákun fẹ́ jẹ́ kí àwọn ọmọ nàìjíríà fẹ́ sí ìlànà ní òye ń bẹ dákun. Mo fẹ́ orúkọ mi lẹni tọ́nà mọ́ mo fẹ́ arábìnrin kan so èmi àti ẹ̀ ń bá eré ìfẹ́ lọ pẹ́ẹ́wẹ́rẹ́ ṣàdédé ni mo ọmọ yẹn ó ṣàlóyún ó ṣe lóyún mo mọ àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ but kì í sọmọ ìlú kan náà ni a mo kà má fọ́rọ̀ ni olóyún alákọ̀ọ́kọ́ oyún yẹn bàjẹ́ olóyún ẹlẹ́ẹ̀kejì oyún yẹn náà bàjẹ́ but tùwébí olóyún alákọ̀ọ́kọ́ oyún yẹn bàjẹ́ tùwébí ó ṣe ń bá olóyún ẹlẹ́ẹ̀kejì ìkàlẹ̀ olóòtú orúkọ mi lẹni tọ́nà wọn mọ́ mo pàdé arábìnrin kan kojú èmi gan rẹ́sẹ̀ pé torí bíi kínú máa ń kí àwọn kankan mi máa ṣe but ó ti lọ́kọ tẹ́lẹ̀ ọkọ rẹ̀ ṣàláìsí ni ó ṣì bímọ mẹ́ta but ṣàdédé bí mo ṣe wá rí pé bó ṣe wà ní oyún yẹn máa ń complain bí ara rẹ̀ ṣe ń wà sí ní gbogbo ìgbà àbálò sí hospital tá a gbọ́dọ̀ dákú hospital.

0: asa sofumpi amoto aba no hospital banya ti madada banya adam etunu etoluyun ni e eba meti luyun e kankan akolu to pe gbo mo to bi opresa ni ase fun omo re meteta opresa so ko si so bayen fun mi tele ipe on le bi omo kasi to to bayen ko so fun mi ni ti ni ti jo ni ti tese bo ti mo tese bo gase so isa se nsi pelu mi oni inu no ma di no more the time ola no di no mo otula no di no mo to je pe me go se raye se e po do re ni ma sai lo jini jini jini lati gbe lo si hospital and then one day sa doctor isa so fun pe ah ipe awon o so fun pe ke bi mo si o ipe to wa pe on di o di dan pe ke me ti lo yun ma page inye lo fa pe age mo determine ti yen fi le bi mo ni age yen ti koja ti doctor yen so niyan but in to dey so fun me tele pon le bi e wa da ko da ko la mun ye ni so esa ti mo wa en ta ko se ki ko fa wa be yen pada to se nda mi la mu gbogbo gba pe ki to so mu pada da ko ẹ̀dá kọ ẹ̀kọ́ mi ní ẹ̀dá mi lọ́yẹ̀ ń bẹ ẹ̀fún mi ní ọgbọ́n ẹ̀dá kọ gbọmọ nàìjíríà ẹ̀yìn ní oníṣìlẹ̀ yà ọ́ ẹ̀ẹ́ni ọmọ yìí oníṣìlẹ̀ yà ọ́ ẹ̀dá kọ ẹni tẹ́sẹ̀ bọ́ takùtù ẹ̀dá kùtù ọlọ́run.
1: ẹ kalẹ̀ o mr ọlọ́yẹ̀ ẹ kú ètò ọlọ́run àtò ogun tó ní ṣe pẹ̀lú tìyín náà ẹ jọ mo máa fẹ́ sọ nǹkan kan síta mà ni. Sherry, I noticed that for more than a decade now, ara ma yun like ara yun ti ba wet ton ti ko ma yun mi tara ti gbogbo nkan ma ta ma gbogbo nkan ma bi mi ninu ti ma ma bi mi to je pe ti mo ba ri idoti bayi nkan fe ni ma se mi like ara yun yen ti poju ti ma wet ton igba mi boya ti mo ba kan ni mo shower la le bayi gbogbo ẹsẹ mama yún mi láti bí orókún sísàlẹ báyìí mi ní gbádùn ara mi so I don't know and àti kékeré náà ló máa ná màá pé bóyá ara yúnyàn náà ni mo gbọ́njú pé àwọn parents mi máa ń ra protein tó máa ra fún nígbà yẹn and there was a time like that tí wọ́n náà discover pé bóyá mo ní infection in my blood tó dẹ̀ ti treat it but yet kò ó ṣì persist so mo fẹ́ káwọn ọmọ nàìjíríà kan gbà mí lámọ̀ràn ni I don't know. Maybe there is one or the other thing that I can actually do. But I'll be home remedy or anything just to ensure I'm okay. And I don't know yet, I'm not poor, especially after bits. I'm not unbearable. I just share quick though. Then the second one. Hey, Joe. I noticed the after that I'm not in Bimo because I'm not in Bimo. Ibi joint egun to so itan papo mo ibi tin oh my god tin ba try lati pe mo joko nigba mi ba igba ti ma ba didi bayi egun be tin ma bi igba ti nkan ti je so mi ni leon o ma take me serious pain to ma pain me serious I won't be able to walk so ma take me serious time ko to di pe o ma balance pada igba mi nge mi fa ma ngo pe egun yen ma dun to ma dun bi igba ti nkan ro ku to kan be yin. So I don't know, and I've been enjoying this more by you to be you're doing me look on. So I don't know. So I joke out in your call and say to me, you should just give me. I don't know what I can actually do. You know, where I tried hearing locals in because cooking shouldn't be in before I got married. I share quit too.
2: 0916159101 Loju opo opo to wabi. Egbo nti baba iwi. Beniti awan fe. Pe o ti bimo meta o se fi operation bi meteta ko si so be fa won oloyun kini o pada se oloyun kijo pada se pe ko to di po ti ese ya won daamu daamu daamu egbo iroyin won awon wa pe nbi toro de duro yi into ti wan tewo sa won ka won tun ma bo ka won tun ma si ba won tin se pe ka wa ka da kun ka gba won moran kini ka won o se bayi ki won se bi won tin se se ko tun loyun ni ti won si ni o ti for operation bi ma meta ojo ori re o pe ko tun bi mi mo se ko tun wa loyun ko tun da won si ila yi lo ani le lo bi se ko tun ma gbe inu run run lo hospital ni abi wo ka da kun ka gba won moran elu e kale e seun la wole sun re
3: Yeah,
2: you're going to have to come.
3: I'm going to have to come. Abe yi ko wa ni obinrin o loyun pe o lo si si bi o ma ko so pe kan tele o ma ba ni ko sa na ko ma fara pa ma ti an ya
2: ami olohun
3: olohun wola de bi asiko ka wa yi olohun ni para ni
2: ami
3: mo ni so baba tan na lo ko
2: agba
3: lowo wola na ni ama awa ta tin da se to na olohun ni da wa la mu
2: ami
3: ami ti ya ni so
2: ami o
3: ni no ba le yin la ye fowo yin je to yin
2: ami olohun
3: la
2: kuwata illa billahi lazim adukwe shimu yawa adukwe elwe kale
4: olo yewo
2: eshiun la wale sun re o
4: nka ko na se ma re
2: ami olohun ami o
4: alaji alade won ni lati samadi
2: eshiun alaji
4: ambassador of ogbo tamalu la to kidula
2: eshiun ba ojo ni tin
4: samadi ni baje o baje
2: ami olohun
4: seri baba
2: mm
4: ni obirin ti ni omo meta pelu operation tele eri operation to poju o na no meta obirin to ba lo n fe try merin o fe se mere lo phone
2: to
4: o ti obirin ya gan feran re o feran ni ara re o fe da baba yan ti gbe se
2: ni
4: pe mi ka fe ro baba mi ni pe iwa ba yen ai to ba ko ba ni fere tabi sa si ki obirin ba ba ti omo ti won lo ran ile omo ni kan lo ran pa
2: e seun
4: o ti ye bayi tabi kan lo family plan o ti ye so tori bi o je be obirin o ba ti gba mejeji ti mo so yo da wa la le
2: lo ran wallahi
4: so tabi ko ko le o lo fe lo mi
2: e seun e seun baba ojo ni tin alaji adupe o elo e kale
5: ola alasoke
2: e seun
5: community mo bo ni lo adupe
2: adupe
5: ebe mo le das
2: eba
5: ti ta so lati
2: eri
5: ki o ni lo pe bo je poko o ma
2: to
5: won ni to ti mo ma le wa o ma dina to suju o fe ti go ma lowo solution tadi ala ma ya sha
2: mm
5: to ba yi to lo e
2: mm
5: lo won je ku ja se wa
2: ami o
5: o be ni yan na yi den bo na tele ama bi den bo ama ka ku na lo te wa bi jo fi papa
2: mm
5: ala lo mi ti to si bi pe ko ye ko lu te ta
2: le ni to
5: o lo di su ku fa won ka ku tu ku ra pa di ka
2: wa
5: to le to ni anya wa si ni ai bo ni ko di sha si
2: wallahi wallahi
5: awon kan gbo mi la re
2: won sa lo
5: e lo na ju a ko ju o ku ka ke o a mo ku jo wa si si be ta ba en lo to la ti fi o su lo ka ni awon ji gi ba e ko won ji na so si ti
2: wo
5: close ma doctor ko di o re won lo re mo olohun ti ju wa le
2: amen
5: adua
2: amen
5: yesu ma su ya ya sara o
2: olohun
5: ma ba awon
2: ile
5: ni
2: ben
5: ke ni awon lo ba so ti wa ni ele ti
2: dun mo di gbadi awon ni pe ara hun awon ni pe awon wa nka ara hun ni e se
5: o ya awon ne godo ti mi so mi se won lo so stitu
2: to
5: an ba lo lo stitu ti won lo tele na ba na ni so da ko te gi bo ni to te ti o ba n gba ko a ni leta ni ko da ka won ni
2: mai
5: o bo te di pare di yoka ti je pe invest ni alaska ni akoko mu aye gbogbo ti o ba
2: se wallahi
5: won won ti se ta wa na fi we ngale ni gaje gbogbo pa complex ni ni awon ka ba da ti ti bai e go pa ki si awon do ka mu ba bi ko gbogbo si mo ka bi bi bi pa ba e bi ba gbo
2: lati
5: ame ni ti o
2: le nde
5: gabo
2: adupe elu e ka le o
6: Assalamu alaikum loye.
2: Wa alaikum salam. E kale.
6: E pe se fa taro.
2: Adupe.
6: E ku se lada o.
2: Adupe Olorun.
6: Olorun ni du lada re o.
2: Ni Olorun o, ami o.
6: Afa kokoro adua. Afa adua jagun. Ko lebo ologun. Olorun.
2: Adupe.
6: O ki Oloye. Oloye ni monira.
2: Ami Olorun, ami.
6: Be ti lu aye ni san e mo ni sipo mo.
2: Ni Olorun o, ami o.
6: E e ni sipo yawo loji.
2: Ami, ami, ami.
6: Olorun juri be o.
2: Ami o.
6: La ila wa la supa da ila bile ani ila bo ki bo gba ta da se to ma ni supa bo ta we ni ko la la to ki bo ke ni ne ni da mu aga lo se ri oloye ele ti ni pe da fi be e o lo ma ni da wa la
2: ami o
6: olohun ni fara pa mo je ma ni ya o yesu jo me da da mo da ti o
2: to
6: wallahi ṣùgbọ́n lẹ́yìn ọlọ́run sì ń kàn mí
2: wallahi àtúfọ́ ọlọ́run
6: ọlọ́run nìkan náà ni ó mọ ọjọ́ ọlọ́run ti ti ayé so ẹni tó ní ìyàwó àwọn pé wọ́n fi pé operation wọ́n fi operation ti mọ
2: lẹ́ẹ̀mẹta
6: ọlọ́yẹ àánú bàbá ìsìnkú ṣe mí ká má fi ẹlẹ́ẹ̀kẹrin o èmi ò kà wá mọ̀ bóyá
2: wọ́n sì ṣe ìlera wọn tí wọ́n fẹ́ fẹ́ra wọn ni ẹni yóò sì sọ fún wọn pé òun ti fi operation bímọ lẹ́ẹ̀mẹta wọ́n ti wá lóyún kan tí yùn bàjẹ́ wọ́n tó wá ní
6: míì
2: tí wọ́n wá ní kó tó bàjẹ́ ni wọ́n ń ta rẹ̀ tí nírun dé nírun kí dókítà tó ẹ̀ṣẹ̀ wàá jẹ́wọ́ fún wọn pé ìbá àti ní ẹ mọ́ lóyún míì mọ́ ní ìsìn wọn láwọn ti wá fi ilẹ̀ wọn ní tí wọ́n ń pe àwọn nísìn pé káwọn ọmọ ṣe báwọn ti ń ṣe padà bí ìta àwọn àpò táwọn máa ń ṣe bí ìta àtijọ́ ṣé o tún fẹ́ lóyún ni àbí mo ló tún fẹ́ kó àwọn sí tó bá tún fẹ́ ṣe lóyún eléyìí tó tún fẹ́ ṣe yìí
6: ó
2: sọ̀rọ̀ lè dúró nù.
6: ó lo ìfẹ́ kan fún wọn ni kò yẹ kóbìnrin ó jì mọ́ sí báwọn wàhálà ìfẹ́ ẹ̀tàn ìfẹ́ ẹ̀tàn ló lò fún wọn kò fẹ́ ó ti mọ̀ pé tó bá sọ báwọn pé òun tí mà ti ṣe báyìí rí pé òun mà ti population fi mọ rí kún òun ní fẹ́ òun torí pé sọkùnrin tó lè fẹ́ mi tẹ́rí àìtú ìjì orí èsì ọlọ́yẹ tẹ́rí ikú tí ò bá ti pa ni bàbá tó bá ti sí ní fìlà ẹ wo òwe ló pa fún ni o ká má fẹ́ nìyẹn mọ́ ọlọ́run ní kún ọ sí wàhálà
2: o
6: èmi o kọkọ àjọ àpàjọ àjàgún nínú ẹsẹ ká má fi ń tọ mọ
2: èrò
6: ìdájọ tọdọ sí nínú
2: ẹ
6: máa fi tò ọ àdé àyùgbà
2: ẹ. Kọ́lá
7: aláṣọ kìíní mr ọlọ́yẹ.
2: Ẹ ṣeun ẹ̀yin tó ni
7: àdúgbò ẹ̀ṣẹ̀. Èmi náà fẹ́ sádùá tó bí kọ́ sí àbá ń bèèrè yẹn kí wọ́n ní òbèèrè àwọn náà.
2: Bẹ́ẹ̀
7: ọbẹ̀ láti yà sukọ àti bàbá kọ́kọ́ àdúrà àti gbogbo àwọn àgbàlagbà tó kù bẹ́ẹ̀. Ọ̀rọ̀ wo fi bára ka sọ̀rọ̀ ká
2: gbogbo wa.
7: Kò sẹ́ni tí ó mọ̀ pé ẹ̀sìn àti mọ̀lú fífà yìí náà lẹ́sìn ni. Àwọn alùbáríkà wà lọ́dọ̀ mọ̀lú ọlọ́run fà bá ka sọ̀rọ̀ ká gbogbo wa. Yẹn máa ń jòkó ohun sọ àwọn tó ní iṣu mr lọ́yẹ ọlọ́run ti sọ ìka fún yín lálẹ́ yìí àmọ́ ìbọ̀wọ̀ mọ́ sọ fún gbogbo tí ń jẹ́ omi èèyàn the first stop kíta dá sí mo fijọ́ ti pàdé pẹ̀lú ọlọ́run ẹnìkan ti pè ní láfíà àgbà tí mo drop court àgbègbè same issue ń ṣẹlẹ̀ sí wọn last
2: week
7: tóun ti tọ́wọ̀ yẹn ń dùn tí ń bà wọ́n ló jẹ́ kí lè dé bá ti wá sọ yẹn òun sì rí nǹkan mọ́ bẹ́ẹ̀ ó kojú ọtí ìyá àtọ́lọ́wọ́ pàdé tí ń jẹ́ pé tá à ń ṣe yìí zada catholic gaari àná tí ń jẹ́ pé bá a ti ń ṣe yẹn náà èèyàn contribute sí gbèsè ayé àwọn kan ni léyìí tó sì jẹ́ pé tí ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ ọlọ́mọjọ́ ṣẹlẹ̀ sí yẹn tó ọ̀bára tí ó yàn fún ọ ọ̀rọ̀ ta kókó wọn lọ́wọ́ o mo bó ṣe gbórí wọn náà ọba mi dákun ọba dákun dákun tó dúró àdáwò ọlọ́mọ tẹ̀tẹ̀
2: nìkan
7: bẹ̀rẹ̀ láti ìyá ṣúkà gbogbo ẹ bá wà ọlọ́mọ dáàbò ẹ bò wọn láti gbogbo àwọn àgbàlagbà àbàbò lóyè àti everybody ọlọ́run jẹ́ oríkà ara mi gbà
2: tó
7: sì jẹ́ àríyànnu rẹ̀ gbà
2: tó
7: sì jẹ́ àráforíjì rẹ̀ gbà ọgbà tó wà lásán kọ́ńtì tí wọ́n gbọ́ náà
8: Ọlọ́run ju kiro ko dele o.
2: Amin Ọlọ́run.
8: Àwa náà ra nu gba. Ìyá yìí Rasulullah.
2: Amin Allah. Adúpẹ́ ẹ̀ṣẹ̀un. Adúpẹ́ ẹ̀ṣẹ̀un. Ẹ̀lú ẹ̀ka alẹ́.
9: Ẹ̀ka alẹ́.
2: Ẹ̀ṣẹ̀un la wọlé sùn rẹ o.
9: Ẹ kú ìdùn.
2: Adúpẹ́.
9: Ṣẹ́yìn èyí tí ń bẹ dá sí lẹ̀.
2: Ẹ̀bà.
9: Mo ti fẹ́ kẹ́ gba ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin àtàwọn baálé nímọ̀ràn. Látàrí pé tí divorce bá wà láàrin ọkọ àti ìyàwó tó máa bá gbẹ láàrin. Ẹ dákun mo fẹ́ kẹ́ gba àwọn ọkùnrin nímọ̀ràn. Obìnrin ń ṣèṣe obìnrin. Àmọ́ ìjọba jẹ́ ẹ̀dọ́ fún ọkùnrin. Fún àwọn ọmọ. Torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tó mi bá ti kú lọ́dọ̀ wọn tó pọ̀ mọ́ fún wọn níbi tàbí kí làwọn ọmọ ẹgbẹ́.
2: Bẹ́ẹ̀ni òdodo ọ̀rọ̀.
9: Tí ó sì dá. Àwọn kan wà bẹ tó yẹ pé tí wọ́n ń gbà mọ́ra nínú ilé wọn láwọn ẹnu. Wọ́n mú kọ̀ǹtù wọn tó wà ń ta bí wọn ló fi gbà. Àwọn tó gbà ó ti ṣe ti ti ẹ lọ. Tí wọ́n náà máa ń tí wọ́n náà ti ṣèwà òbí ni wọ́n tó ẹwu fún àpẹẹrẹ bàbá tí wọ́n ní kó mọ̀ sí 100,000 tó bá yẹ pé bàbá yẹn kó tó ti pé ọ̀rọ̀ yẹn rí báyẹn ní bá mú níwọ̀n bá lágbára rẹ̀ ká lọ fún àwọn ọmọ ẹ̀yẹ ọ̀rọ̀ yẹn ò ní débi tó ń dín yẹn ìjọ tó bá rí 5,000 tó mú lọ ìjọ tó bá rí 2,000 tó mú lọ ìjọ tó bá rí 1,000 tó mú lọ ìyá yìí ò yẹn sọ pé ó yá gbọ́n tó mú lọ. Àìṣe kankan rẹ̀ ló jẹ́ kí wọ́n sọ pé kó ń kóòtù fi ọ́dà rẹ̀ lórí
2: àwọn
9: agbára rẹ̀ wá kà. Ó pọ́sibú kó jẹ́ pé àwọn kan ni wọ́n kọ́ bàbá yẹn pé mọ̀ọ́sì ń lókun ó yẹ àwọn ọmọ yẹn tó ń lọ sí gbà sínú rẹ̀ tí ó yẹ kó rí bẹ́ẹ̀. Èmi máa ń sọ́dọ̀ lábẹ́ tí obìnrin bá ń kúrò tọ́mọ bá ń bẹ láti ní ìmọ̀ sí inú àbáta gbára sí i gbogbo èyí ó náà sí nù.
2: Adúpẹ́ ẹ̀ṣẹ̀un ojú òní tí inú mi dùn fún ìmọ̀ràn tẹ mú wáyé fún gbogbo àwọn bàbá bàbá káwọn náà máa gbọ́ lálẹ́ yìí gbogbo ẹni tí ń jẹ́ ọkùnrin ẹ̀dákun ẹ̀mọ́jà ayé tá a bá báyàwó jà àpọ́mọjà o àwa la sì pé àwọn ọmọ yìí wálé ayé àwọn ọmọ yìí jẹ́jẹ́ jẹ́ wọn jókòó wọn sọ́dọ̀ ìlédùá ẹ̀lú ẹ̀ka alẹ́.
10: Hello,
2: yes. Ẹ káàlẹ́ bàbá.
10: Alájà Aládé orin àlọ́ tó pè láti ìta àmàdé.
2: Ẹ ṣeun Alájì.
10: Ẹ rí ẹnikẹ́ni ní kọ́ máa san 100,000.
2: Bẹ́ẹ̀ni.
10: Ní kóòtù.
2: Bíbá.
10: Kóòtù ó ní ìyànlára.
2: Tọ́.
10: Òun ló ti kó òkú. Tó bá ti pé àtìlẹ̀ tó bá ti lè ṣàlàyé fún wọn níbẹ̀. Kóòtù ó béèrè lọ́wọ́ ẹ̀ ni pé ọ̀dà èló lágbára rí ó máa ta.
2: Tó.
10: Tó bá ti lè sọ kóòtù ò ní mú dáadáa. Fẹ́ wá rí nígbà tó ti lè gbà lákọ̀ọ́kọ́. Tí ọba lè padà síbẹ̀ ń kọ́ lọ sílé ara rẹ̀. Bí kóòtù bá gbégbèsè lórí ẹ̀ yóò pẹ́ lẹ́wọ̀n jù ọbọ lọ. Bí bá ń gbọ́ wa báyìí, kó tètè yọjú sí kóòtù láàárọ̀ la. Kọ́ lọ ṣàlàyé ara rẹ̀ pé òun ò nílé lágbára 100,000. Báyìí ló wọn máa lágbára. Bí lágbára òun ṣe máa bó ṣe mọ.
2: Tó.
10: Tó ti yé báyìí. Ẹni tó wá ní ara yún.
2: Bíbá.
10: Akọ náà ni. Tó ti yé àtàrà òun òbí. Òun ló ti jẹnẹrétì ẹ̀. Tó n tí ó wàá ṣe ni pé ògùn Yorùbá rẹ̀ wà. Ó bá ilé ráwọn tó mọ̀ nípa rẹ̀. Tí ọba wa rí yìí ń ṣe kó lọ sọ ṣítù. Ọlọ àwọn abẹ́rẹ́ rẹ̀ náà wà. Ó jẹ́ pé tó bá ti gbà tí wọ́n ti fún lóògùn yóò rí nífẹ̀ẹ́. Fẹ́ wá rí tẹni tí ó ṣàwo mọ́ pé káwọn lọ ṣe kíní ti kíni wọ́n ń pè ìgbéyàwó
2: ìjọba kọ́ ni
10: rẹ́gísírì. Fẹ́ ráwọn obìnrin wọn fẹ́ràn wa. Àwa la fẹ́ràn wọn. Ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni wípé tẹ́sí ẹ̀kíní ibi tó ní kí wọ́n lọ nù. Ó fẹ́ lọ hùpọ̀ ọkùnrin yẹn ni. Torí òfin tó wà níbi kíní ni pé tó bá ti lè lọ síbẹ̀ ọkùnrin yẹn ò ní ẹ̀tọ́ láti lè fẹ́yàwó mi mọ́. Tó ti yé ìtọ́jú owó mọ́bẹ̀ ni bí ò bá wá jẹ́ bẹ́ẹ̀. Àlùbáríkà nka kekere ni yan ma se se a ma se laluba ti a ma se ri alubarika ni yan se to ma se se alubarika gbogbo nawo te ri chance ya ma n fe loju iyan oko lofa
2: wallahi
10: eyi te ba se ninu palo to ti e bayi te ti oju mewa lo ti oje mewa lo ti oje ogun lo alubarika re ju eyi te gbera yin lo ti reception Telona 50 million. Telona 100 million. Alubarika re ju lo. Gbogbo e ri pe gbogbo gbeyawo ti a ba se ni da konko. E ri pe ke saba tuka. Eyi ti a ba ti gbera won lo sita ti a lo fira won haye. Imi e lodun kan, imi e lo 6 months. Imi bayi ifonu. Mi ma dijale. Matli, mi ma dijale. Bi koko ni isale ni oye kiyawo si te kiyawo ni ba se ntele awon ko arin la won ti kokko ma nte yo wa lo wa tele se je ti bayi yo kiyawo si tuka ni
2: olorun wa sha nu
10: wa o olorun ko ran wa lowo
2: amen
10: e si won olorun mi daru
2: amen olorun amen
10: o gba ye to ngba tun e ni o gba tun ara
2: amen ala amen
10: baba to wa gbe le se ipale gbogbo eyan wa benefit nbe aye baba na Olorun ojo da.
2: Amen.
10: O ti da tele. O wa Yesu ni baje.
2: Amen Olorun.
10: Agbara Olorun mi baba na wa gu.
2: Amen Allah.
10: Wallahu la ilaha illa anta. Illa billahi. Gbogbo nke wa n se be ni ti se.
2: Amen. Amen. Amen. Amen. Amen. Adugbe seun. Elo e kale o.
10: Kale o.
2: E seun la wole sun re.
10: Seun Olorun ni bi ti je ru ki ru ya ma ja tan. Ja ta ro.
2: E seun.
10: Olorun e da kun mo fe so si ta ni asiko yi fun ni
2: gbo to ku ta ni sin yo ku seju marun lo mo wa
10: e da kun ori mo ni ma so e kun yin na
2: en so le
10: mo ni su die pelu wife ni o ti to bi odun meta ba ni ti ta di depart o ma mi sin de lo we e pe o mo mi ti court ta si lo le yi si ni ta lo jawe so o ma mi de lo re okunrin na meta o je pe mo se pe jo yi se ri won mo pe njo ni na ninu odun awe ipe lo ma n de mi pe o ti fi fóònù sí jáde ni màá bá wọn máa lọ skul bí wọn lọ skul so bí n bá ní kí n lọ sílùú wọn náà má ní kí n má lọ pé torí ibi tó fẹ́ náà àdúgbò náà ló wà ní àgbàdo ìwà bí báyìí so màá bá máa lọ bí skul bí o lọ sí skul bọ́dà nìkan wá pè mí olóyún máa ń pè òun olóhùn wa ni tọ bọ́dà kó bá ṣe jẹ́ òun ó sọ fún mi ó wá pè mí pé tọ́ kí n mọ̀ ṣe báyìí kí n mọ̀ ṣe báyìí mọ̀nà ṣe ní ìtẹ́yìn o ni ayiri mi pe ni kini kan mo wa pe n to mi na tele pe lo border ni bi nkan ti mo mo gbo te gbe mi so to niyawo mi pe won ti ni mo fe se o ni kini so pe lati jota ti pass pelu omo ti mo foju kan omo ni mi foju kan wa o ti mo mo ba mo lo school mo ni mi ma se ije mo mo ite ma san school mo ni mi ma ba mo lo de ke wu mo ma ni mo ni mi ma ma je mo je mo ni mi ma o ni so ni bo lo se anything to ba ya gbo ma wale ikun sile iyan ma n ka mo ni ja tan sha ke si fun mi dale yi
2: ẹjẹ ń béèrè béèrè kan lọwọ yín ṣé nígbà tí ẹ jáwe ṣé ilé ẹjọ́ lẹ ti túká ni àbí láàrin mọ̀lẹ́bí náà nísí ni kò ní kálukú ọmọ lọ ń lọ ẹ.
10: kóòtù náà láti túká.
2: ìgbà tẹ́ ẹ túká ń kóòtù ṣé kò ní ọ̀nà tí kóòtù ní kẹ ẹgbà tẹ́ ẹ mọ̀ fi ráwọn ọmọ yìí tàbí tẹ́ ẹ mọ̀ fi fún ọ ní tí wọ́n mọ̀ jẹ.
10: bí mi ṣe dé bẹ́ẹ̀ mi àti máyìn mi máa ní pé mo ní ebi o jẹ fura nule lati mi fura si lo dida ti o ma ni gbẹrun pa mi lomi fẹ gba mi ṣe ìṣàlàyé kankan a fún mi lọmọ ma lọ ní ẹmẹtẹta náà la lọ ti mo fẹ sọ náà nìyẹn.
2: wọn sì láwọn ò wá fún yín lọmọ wọn fún ìyàwó yín lọmọ.
10: àwọn àníjọ màmí bá ń pè bóyá etí àbí etí etí ẹ ni màmá á gbà.
2: ṣé wọn ò sì sọpọ́nà kan rí tẹ́ ẹ mọ̀ gbà tọ́jú àwọn ọmọ yìí.
10: Ara n gbẹ mi ti sọ pe mi ni san anything afi ti n ba gbọ mami pe ko si to kan pe beta kan ko mami fun mi pe n ti bi mo si bi iyọ mami o fẹ gba.
2: ẹ jẹ káwọn èèyàn bá wa da sí níṣẹ bàbá rí èèyàn méjì kọkàn da sí torí ìjọba àkókò wa.
10: ẹ sọ
2: ẹ sọ ẹlú ẹ kálẹ.
11: kọ́lá aláṣòkì náà ni mr lọ́yọ́ láti
2: kàkọ́ bọ́lá ẹ jẹ́ bá ṣe ń ṣókí kalẹ̀ gbàgbọ́.
11: bàbá tí wọ́n gbọ́ láti yẹn
2: àwọn náà mo fẹ́ kẹ sọ̀rọ̀ lé lórí.
11: àwọn yẹn ọwọ́ díẹ̀.
2: torí ilé ẹjọ́ yẹ kó lè sọ pé báyìí lẹ́mọ̀
11: nígbà tọ́jú
2: àwọn ọmọ yìí ilé ẹjọ́ ó sọ.
11: àgbọ̀lé ni wọ́n ti yanjú ọ̀rọ̀ òkè sí kóòtù.
2: court bodo so pe
7: ko ba so tin je ojuwo
2: lo nje
7: to awa je pon o ba ri bene to ko ba isi gbo olorun ta sa fo keje fo mo para lo le ojo pada le jo ba won yen je le de no won 100,000 na wa o yen na wo die ile ejo kankan o le je school ti o bi mama yen be kale fi baba yen awon school to ga ni
2: so
7: da ti wo ko be so ta be won ni ka yen wa lagba lati newo waju adajo ko ati lawyer re ba be mo so so ku so won newo re soke adajo le n to newo soke ki lo fe wi ba o le tin ba mi gbejo tin so so ku so ga ni
2: agbara ni o kan tin be nle
7: agbara o ka tin be nle
2: si ni mu e
7: o ko ti o eh o pa ti o le yin bo mi si ba
2: to
7: je pe awon kankan won be okun ni o do farm bi okunrin
2: e seun
7: ti o ba di duro bi okunrin okunrin yato okunrin wa so la ni ba ko si bi obinrin se gaga to okunrin o joko ni pe ma gbogbo nkan wa ba mi ni joko
2: be
7: awon do ka mo gba bi ko joko so kan
2: Hello, Eka Leo.
12: Eka Leo.
2: Eshe ola wale sonre.
12: Eko akar.
2: Adupe.
12: Dari Ibrahim na nuna tofa.
2: Eba ndasile ito sobo yi.
12: E se ri ti okunrin to ni yawo njade nle po nkan lo nle.
2: Eh.
12: Ani pe ko ma san 100,000 lo so. Nge me so dasi.
2: Oya en sonle.
12: Akoko ni pe emi o ma boya muslim le ni ya bi christian
2: okay
12: adolescent bi le
2: okay
12: to ba je muslim ni ninu ofin esin islam o bene to ba kuku ni le oko ba se pe ni okunrin yen ti se po jigbe o abu sunday yabo e ta fori den fun mi okunrin yen gan ni right ati da gugu expenses to se po bene yen pada
2: be
12: ni ngba ti se pe oko e lo le ọkọ ẹ gan tó ní rájà àti lọkọ tó pé gbogbo tó ná lórí ẹ òun fẹ gbà ó dẹ gbọdọ sàn àmọ tó bá ṣe pọkọ ló lè ní ẹtọ rí o gbà kankan tẹ wá rí ọ̀nà tí obìnrin yẹn lọ gbà wá n pe ni yóò tún máa bá ń tọjú ọmọ àbí ó mọ gbàyè báyìí lóṣù ọkùnrin yẹn náà ó gọrẹ ẹ ni ìdí tí wọn fi gọra wọn ni wípé ní irú ìgbà tí wọn sọ ní kóòtù yẹn. Ẹ̀tọ́ ẹ̀ sọ iṣẹ́ tí ń ṣe dismani ń ṣe o kìnìún kan báyìí ní ìṣe títà mò ń ṣe o 20,000 mò ń gbà lóṣù o kìnìún kan mò ń gbà lóṣù o kì í sì sọ ọmọ ilé kan ní kìnìún náà tó ra bàtà ara sọ ìlú ló fẹ́ kù kí n tó yọ owó tírànsípọ́ọ̀tì níbo mo ti fẹ́ 100,000 tí n bá dẹ̀ tún jalè ní kóòtù ó tún ṣe tẹ́ mi n ó mú mi ní ẹ̀bí wọn tún lé mẹ́ta lọ yẹgi fún mi tó ọkùnrin yẹn ló kóòkù bí àwọn kọlá aláṣọ òfin nǹkan kan ti sọ ní ẹ kó lọ sí kóòtù kó lọ sọ di iye tó ń gan rí lóṣù tí ò sì lè ní àfikún tó ṣe ti níye báyìí ló ń lè mọ rí mú wá ó ti jẹbi tẹlẹ láti sọ pé òun gan ní láti gbẹ tó òun lọwọ ẹ bọ́n tí mi wá fẹ́ kóbìnrin tí ó lò ń lọ yìí kó mo fẹ́ kó rògbò yẹn wípé ní kápú ní ọkọ̀ yìí náà jẹ́ ṣe tí ò dáa kó náà ṣe sùúrù torí àwọn ọmọ torí àwọn ẹ̀dákùnsà àwọn bàbá wa wọ́n ní tí obìnrin bá ṣe sùúrù ní ọkọ̀ tí ò bá gbèrè ọkọ̀ yóò padà gbèrè ọmọ ní ibi tí ń lọ ní ìsinmi olómọ̀ kì í lọ ọlọ́ ìṣọ́ àmì ọjà.
2: Àmì àdùkọ ẹ̀ṣẹ̀un fún dàsí yín lálẹ́ yìí ẹ̀lú ẹ̀ kálẹ̀.
13: Bẹ́ẹ̀ni tí oní ti kọ́ọ̀tù ti kọ́ọ̀tù bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ọ̀rẹ́ tọ́tọ́ ìrìn náà ti kóòkù àmọ́ ti kẹ́sìn pé àbáni ẹ̀yìn jẹ́ málábà kan máa tán àmọ́ dígbẹ́ kóòtù bá wà gbégbèsè wọ́n wà jàre wọn kóòtù wọ́n jàre wọn bẹ́ẹ̀ni pé kẹ́hìn wà ló kóòtù rẹ̀ láti lọ́wọ́ olóhùn olóòtú bàbá àgbà àmì kan sí ẹ̀sọ́ bá ń dúró ẹni máa sanwó bàbá ìbá ìmọ̀ àpèjọ máa tún jalè wọ́n ti mọ̀ yẹgi fún mi kò tó bá lọ àwọn tọrọ náà àwọn alágbèbí bẹ́ẹ̀ lọ tọrọ mi tó rọdà.
2: baba ti won so si ta gbe yin pe iyawo awon ti komo lo awon oguru e awon pe ipe ni nse lo block number awon kan awon ti ri pe family awon tori o pe ka awon mo fe nkan ranse si awon ti lo aburo awon ni ko si ntojo won ni kini ka awon o se eyo kan yi na ti ba gba call eyo kan lori e a mo fe le se lo lale yi elu e kale
14: lo e kale
2: ese na wo le sun re
14: seri en to so si ta last lo
2: beni
14: imara temi o ba fun wa eje ki won pada lo le ejo pada ile ejo lo le tun ba won le yanju re o si ko won seri ipinu ni baba yen pinu fi jade kun ko
2: tun o farabalẹ gbọn joku
14: o se o
2: se o
14: ni itori pe ni oloyun nla bere ni ibati peyen lo fi pa nkan tun gba to wa de ni dakare wa sense o ko para si lejo para
2: e seun inu mi dun pupo pelu mo na te mule yi atara be na lati bere mu tori pe bi won ti so igele be ni o ti ri te ba fi awon omo ile te ko te pe eni ba won da si eni bo birin yi da si pagbara obirin yi oba ka ti tawon omo yi e mo gbagbe oko yin lawon omo yi o ma je oko yin ni won o ma je ni gbogbo bi ti won ba lo ti won ba so oko yi daada awon eyan mo toka si yin pa awon omo lagbaja re bi won ba bo oko yi je awon omo yan awon eyan mo toka si yin pa awon omo lagbaja nu ko si so ko si obi ti o fe komo won o bo ohun lo ko je omo agbagbe pe omo ta ba to ni ni ogbele ta ba kota la se nbe gbogbo awon obi ki won se gbianju lori omo ta ba koya awon a le koya awon a ko awon agboro ko awon omo yi awa ati ya awon le ja a gboro ba awon omo yi ja tori ko ka won n ta ba si se lori won la jere re mo fi nbe yin lale yi e pada lo court o adajo mo de pada o omobirin to ti ka awon omo mi lo yin won o foju ra awon omo yi won omo bi won lo bi won jeun ni ohun omo bi won lo le iwe won omo bi won lo le ke won omo bi won kose won omo won o si fe ka awon omo yi o din ti omo dalu la mu lola e ba mi se bo lati se won fe mo ri awon omo yi bo se nkan losu e ba mi yanna na nbo ni kin ti mo ri won emi na o si ma fun won lowo nje won o si ma sanwo le iwe won dagbara yin ba ka e so fadajo nbe tagbara mi ka ti won ma fun won re o le kerele ti yin sugbon eyan je ko yara jo pe won to po lowo yin teyan ma fun won nu wallahi le safada to ko 5000 le ma fun won won po kere ni tagbara yin kanu eyan ti da sirin ajo aye won papa si jowo school won lagbara yin ba ka be ti wi fada jo pe owo ile iwe won won ma san ile yi o je ka won omo yi mo pe awon ni baba awon na o si setan lati pa oko yin mo ko yin o le yan re ninu rin ajo aye awon omo yi iya yi ti se ti e te ka awon omo yi o yan re e ran won lowo e mo fi won le o e mo da si won e mo ya si won e mo se be ta awon omo yi ba da oko yin ni won o je lola eyin duro lapa kan lodindi arakunrin te wa ni pe yawo awon o ti bi mo meta pelu operation o ti wa n pa awon ka awon omo bo ngba to ti toyun eleke ni se toyun eleke ji se eni kan ti mu moran wa te ba le tele yo si da ti opo won la kokko ni pe ninu ke lo hospital ke ni kun si le ile omo pa e mo wa lajo se po fa ko si ntojo momo laarin eyin ati e bi o ba wa ri be eni ko lo se family planning e mo wa lajo se po fa to ba je pe nto fe nu e si mo gbadun ara yin ko si ni si ntojo momo sugbon ti o da yin po ti o tun fa ko loyun te ba danwo eyin le fara yin si o god o ani raburu o won ni gbogbo n te si ti o fi ni loyun ni ke lo se yala ko se operation ko dele omo pa tabi ko lo se feto somo bibi kalaafia o le wa gbogbo balopo yin ko wule ni domo e si mo gbadun ara yin e mo gbele aye alaafia sugbon pe fe gbo mo kan lowo ya bo lo fe bi mo kan fun yin olomo je loku eyan lorun aye wa oni baje o pe pat ki lowo gbogbo eyin ta duty wa ta jo se toto ni oju oni tiyin o latori WhatsApp lórí Facebook àtẹ̀yìn tẹ́ ẹ pè wọlé àtẹ̀yìn tẹ́ ẹ pè tá a rí gbé àtẹ̀yìn tá a tún rí gbé gan àtẹ̀yìn tẹ́ ẹ sẹ́ndì mẹ́sẹ̀gì tá a rí kà ẹ mọ́ bínú bá a bá dáhùn lónìí a dáhùn jọ́ mẹ́jọ òní ọlọ́run sọ àjùgbà yìí lọ ẹ ṣé ojú òní tìyìn o àdúpọ̀ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yìn tẹ́ ẹ dúró ti wà lónìí tẹ́ ẹ fún wa ní mọ̀ràn tọ́tọ́ mo sì fàsìkò yọrọ gbogbo ẹ̀yìn tẹ́ fún mọ̀ràn pé ẹ dákun ẹ mọ́ làgídí ọkàn ẹ gbéyẹ̀wò pẹlu anu ati ogun lodo olorun oba eyin no si lenu ope baba tunde aziz oloye wa nru ko ti demi mc coded tun ba coded omo to pen tabi street light omo to pen tabi opo na omo ata ni mi ti won bi ita to tun tun ra ibi omo se paro ni mi emi lo mo san loni oro leta dogun oro de asese gbo oro tin ko girigiri bi ojo emi ati director lajo wa ninu ile atun lo loni a ni lo ilo eja to lo ti odale omi a ni lo lokonko to lo ti odale odo awa la mo wa eyin la mo ba iti te fi n gbo won ni ndi nta nawo si awa no si ni tenu gbo bi owo be ti wa n wole lo sun a ni lalare gun a ni lalare were oko kan laji ora yo lasun lase olohun oba o daro ah la wole sun la bala so sita
15: elo e kale o oruko mi ne ni tolomo mo fe so sita ni o
2: se eni to ba dake tara re ba dake ni
16: wa ya nkan to sun ni iku o se ku fun mi ni pe pe ku o mu fun mi ni lati ni ke n gbe kan je
17: mi o ma bojo ogun laye o ba ma di mura sile
2: wa dake wa fi ronu para re
18: ejo kini ejo wa n ste bi mi pe awon mo to bi fun mi gan iku era ti n wa
2: gbiyanju ko so sita lori eto lawole sun labala so sita kokan re o fuye ka le sorun asun fori losuka kokan o si bale dedede lawole sun pelu abala so sita lori ikanni Diamond FM lati gbogbo ago mesan ale ojo segun Tuesday ati ojo bo Thursday
19: e kale o itoyin le a fe da si o akoko o ni ti iyawo ti o mo npe ko to wo